kóòtù ọ̀tá ẹ̀ mọ́ ńlẹ̀. ó yà tún tọ̀tá ẹ̀ mọ́ ńlẹ̀. kóòtù tọ̀tá ẹ̀ mọ́ ńlẹ̀. èmi ti tọ̀tá ẹ̀ mọ́ ńlẹ̀. ó yà tọ̀tá ẹ̀ mọ́ ńlẹ̀. májà májà májà ó yà. àwọn iṣẹ́ ìgbàgbọ́rí ọ̀tá ti gbó. ọ̀tá mi ti rógo.